pẹpẹ ayé ọjọ ọjọ sí ẹsẹ ọtún mo gbé bá sì ni mo fi kọlu gbọ òkè ìjàlẹ lọ dá mọ ni àjìrà wa wú kà mọ alẹ jìrì bídú alẹ mọṣẹgun ọmọ ọmọ mi ni àlàlú dá gẹ mọ dọrọ fi àtàrà mọ lọkẹ ó dá àjàwọ wọ alẹ kiri wọ àjàwọ wọ alẹ kiri wọ àdámọ mi onímọjẹmú òdodo ìjìwà wa wọn mọ bìrìkù alẹ jìrì bídú alẹ ìjà. Ayé àdàpọ̀jú sílé ayé ni ìpọ́jú ọmọ ta ni lójú bí ata gbogbo abiyamọ ti ń fẹ́ mi lọ́wọ́lọ́wọ́ àjìrà mọ́ mi hù dá ayé òní dàpọ̀jú sílé ayé ni kankan lá ṣèbí wọn ló fi ilẹ̀kùn fọjọ́ ọjọ́ sí ajá mọ́ mi di ìfìdálẹ́ lọ́jà èjìwò wọ alẹ́ bíbọ́ ọmọ ọmọ bẹ̀bọ́ òbí wọ aláwọ̀ wọ àjàwọ́ wọ alẹ́ kí dàmọ́ alẹ́ mú mi ní tírífìdí.